0: láìpẹ́ wẹ́ yóò tó lónà gbígbí nami èèyàn gba òra jẹ́mi tan wẹ̀ 102.7.
1: Are you ready?